0: wẹ́dẹ́ mi wo yọ kẹ́kẹ́rẹ́ jonú mi lómìnà tó ń tóbi náà wọlé wúwo ẹ̀yà káyé náà tó wọn mi tó ń fúlá fún kẹ́kẹ́rẹ́ bó sọ́kẹ́ mi jẹ́wẹ̀ ẹkùn tó ń wọ́n wọ́n bọ́n bí yọ sọ́sọ́ kẹ́rẹ́ kó nù gbẹ́lẹ́ tọ́gọ́ wọn mọ̀ wẹ́ẹ̀ mi ra kó tó ní.
1: ganji mọ̀mẹ́ a tún wọ́n yọ ganji bó lẹ́ ló wúwo ẹ̀ ọ́ a kún lọ sàn sọ́kẹ́ wì yà.
0: sàn sọ́kẹ́ wì yà.
1: ló nu kọ́ńtọ́ adọ̀mọ yẹn mẹ́mọ́ wúwo yọ ẹ wẹ́ẹ́ ná sọ́kẹ́ mi. aka tun ganji dɔ ɛ ko sɔkɛ min de ko lɛgbɛ kandenu wɔn sɔkɛ tun sɔdiya.
0: sɔdiya ohun mi ni siɲɛ kubo yan lɔ n'o wɔwɔ wo.
1: kanji.
0: ina cɛ nu ye mina ko toni sɔ sibi gbe ewa ye wa ye we jisinɛlɛ si hwe bɔn mi do hwe gbese do jisinɛlɛ hwi akurunza we gbe diɲɔ fini mɛlɛ o ewa do jiti weza itɔndu ɛ mi do hwe gbese do o mɛyin fini mɛlɛ hwi tajiyɔ yɛwo dɔ mi tɔn fini mɛ gbɛzenu kapo titi. gbẹzenu dɔgɔ gbèsè de mɔdze tɛni gbé eja o ye wòle fidilẹ do nusɔma do didi weza itɔn ɛ mi do azan afɔde kanwe konu kanwe nukun ɛnɛbloɛ azan afɔde kanwe konu kun ɛnɛbloɛ mi de o xoyɔ mi nɛ bɛ ekpo azan kanwe nukun do kpo bɔ xoyɔ nɛ fufu tɔ akudɔnza wɛrɛ mi emi ɔyɔ so mɛnu yɔ akudɔnza gbé jawe di mi abi yɔ kande nukun wi gɔ mɛ agamlɔ to kún kple mɔ kunu wa mi de la fi ame de la wa di jɛmɛ mɛ edi fini di mi la wa ti jɛ mɛ ede tso wɔ mɛ ye mɛ fi fɛnɛ tɔn de de ku di yɔ mo jɛ ede gbɛnɛ gbɛyɔrɔ ali do kponu wa ali gege nu ɛdi mɛ alɔdzi mi zara kɔdzi nu hɛnu ye mɛ wɔ avi de bɔ yelo avi alɛ bi hui tadzi yɔ asakpɔn se hɛnu wɔ mi zara kɔdzi nu mi la ko bris asakpɔn eye do nu baro tɛn aranu tɛn ba axe bi ne si ke yɔ esɔ mi tɛntɛn gbedi yan kunu gbɛ tɔnaba tɛmɛ dagbedi do tɔn xɔtɔn toro mi tɔ mi ayi nu kɔn pɛ de eya nɛ.

0: wọ́n gbé dunun mẹ́ra àgbàdo sẹ́mi jẹ́ tán èèdọ̀ ń dógbé numi ye.
1: mẹ́ẹ̀ pẹ́ wá numi ye mẹ́ẹ̀ náà gúdó ṣe àgbàdo àwọn arajì lọ́mìkú dé o alẹ́ ń lò jíde o rọ̀ èyí sẹ́jẹ̀ ká.

0: tọ́lọ́ mi tọ́lọ́ kan wí kọ́ bọ̀ kàn fi ọ̀dà débẹ̀ kó yí kókó. Lórí ó kán tán tọ́lọ́ mi tọ́. Alo.
1: Alo.
0: Ayi kàn fi ọ̀dà dé yan. Ne ka gbe bo mele vankon ku 45 ko mele ku ya.

0: tọ́lọ́mì tó wá kan okú àwọ̀.
1: Odò Olúmìnira ta ẹni tán.
0: Ẹ̀jẹ̀ ká di.
1: Ìyàmílò gbẹ̀lẹ̀ sẹ́niyàn.
0: Gbẹ̀lẹ̀.
1: Sẹ́niyàn tún kíyàn.
0: Sẹ́niyàn. Sẹ́niyàn sí tíyàn.
1: Sẹ́núyàn.
0: Sẹ́núyàn. Ẹ̀yà.
1: Olùkán bí ẹ gbèsè sàn tán jí kẹ́ndùn gbé ń jà. Ṣé láti mi tán mí mẹ́ kó àtọ́n ẹ ilé kó àtọ́n ẹ kó nu kó àtọ́n ẹ dèmi. Gbẹ̀tọ́ kó àtọ́n wẹ́dà pa sádọ̀.
0: Yìí mẹ́ni lẹ́mẹ́ mẹ́ni abẹ́ ìdẹ́bẹ̀ nùgbà sáṣẹ́ tó.
1: Ilé ìfẹ́ sẹ́ǹ.
0: Dẹ́bẹ̀ nùgbà sá mẹ́ni abẹ́ ká dè ṣẹ́ tó mẹ́ni lẹ́bẹ̀.
1: Ẹ ẹni wẹ̀ ẹ ẹni sẹ́
0: tó. Yìí wẹ́yìn.
1: Nùkan bí ẹ wẹ̀ gan.
0: Aka yìí kọ́ ìtọ́nu mi àmì.
1: Ẹ
0: yà bọ̀sán mi. Kambia wẹ̀ gan.
1: Kambia wẹ̀ gan. O tàbí ẹ wà tán. Ṣé wẹ́ẹ́ dé mẹ́? Kati wa tọ lẹ yọ lumi pọ nu kika itan bẹ si gbọ ilẹ atọ rẹ.
0: Ìwé yín.
1: Mímọ̀ Bàká. Mímọ̀ Bàkú Nuru. Bànikání ẹyẹyin atọ, bànikání de, bànikání ẹni de, bọ̀ bànikání Mádàtọ́mù de. Ẹni omi àwọn bàpà àgbẹ̀ sùtàrà. Nǹkan bí atọ̀ gan. Yàn yé mọ̀gá sọ̀rọ̀ bá pa lé e dán. Ẹni yẹrọ kíkẹ́ ṣé àtò tí a jẹ gbé má dán kó nùwé. Ṣé àzọ̀gà má dán kó nùwé.
0: Ẹ yọ. Ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ na ẹ

0: lọ́sẹ̀ lómi.
1: Dàjẹ́ lọ ṣàkóso àmà lójó nù dàjẹ́ bóyá tán ní ewúrú pa gọ̀nsán ní tòkẹ́lẹ̀ tó tọ́lẹ̀ ọ̀kanjọ̀ kan mi àdùgbẹ́ rẹ̀ mi kó dá sí ipò bí kóbi bónú bilẹ̀ ẹjẹ́ ń dágbẹ́ níyà ipò dá sí tó màmá janvier náà pọ̀ ní sí ipò filẹ̀ kó bí bónú mìíràn kó tó nu kọ̀ fẹ́nsán àti tó maria gọ́sọ̀ lọ́nu sí ọ̀sọ́mẹ pákó mo kó dá sí tọ̀m àti ìtọ́lẹ̀ kẹ́kẹ́ ẹnu pẹ́lú òhun náà pẹ̀lú àti ìdẹ́gbà mẹ́kún káwọn kún lé joseph kúrò kẹ́ẹ̀tọ́ pé débò àvànà paul dá tọ́zọ́nù àdí magbẹ́ pava kutu ìlú fídèrò òkè dàmà òun ní sì dínà kúrò kẹ́ẹ̀tọ́ pé ọ̀dàjẹ́ ẹ̀yọ́n ṣàkóso àjùmọ́ ní ọjọ́ ìkàlù.
2: gẹ̀ẹ́gà hosanu cafeteria la destiny bóró wà lè kúrò nǹkan tẹ̀ kárí fún mọ́sán lófinẹ́ mọ̀pọ̀ngọ́ yọ ẹ̀mí sọ̀rọ̀ kan ló ti mẹ̀bílẹ̀ jẹ́ gbé fílẹ̀ yà sọ́rọ̀ tẹnu alágánu súnpọ̀ òyìnbó bìkúyì nígbà tí fẹ́ kàn tó rẹ̀ ní wẹ́n ìdè kọ́ńtẹ́ òdebò lẹ́jì ẹ̀ sọ́rọ̀ tẹnu akẹ́sàn súnpọ̀ òyìnbó bìkúyì mẹ́nu lánàá sí so tẹ́ ọmí gan yé nígbà kan tó mẹ̀dẹ́gbò mọ́rọ̀pọ̀ jẹ́ joachim mọ́rọ̀ dàtọ́sọ̀nù àdìmọ̀gbẹ́ òdebù ọ̀wẹ̀ noé wazanu sísúnsọ́nù tẹ̀ èmi yọ̀rọ̀ la dẹ́sínẹ́ lọ́sẹ̀ mẹ́wí.
1: bílẹ̀ ẹ̀jẹ̀nù dágbẹ́rin ẹ̀rọ ṣàdógó gba boko náà wà zọ́ọ̀ dẹnu pàmì tọ́mẹ́lẹ́jì rẹ̀ ẹ̀ mílíọ̀sì tẹnu kọ iná jacques docteur de zoazo kúrò kẹ̀ tó ń kúrò pẹ̀lú gíráfíà dáná akínájẹmí wa dágbé ìdíbi tó epo dá sí tán kó vitola kó bi èèyàn sílò orúgbẹ́fẹ́ ìyẹn ganyan fẹ́ dínà epo dá sí tán kó ní sílò kánagbẹ́ bàbà ọlá ogun epifan ẹ̀rọ bari ẹ̀nu lò kánagbẹ́ fẹ́ ìyáyan sílẹ̀sẹ̀ àsopọ̀tọ̀ mẹ́rin mẹ́tàn ní sí kúrò kẹ̀ tó ń pọ̀ sí tán lẹ́
2: tọ́ isaac iná léyí mọ́lọ́pọ̀ jẹ́ kẹtọ́ kàlùpà fẹ́mi kánsọ́ mandala kọ́njínì kanji kpọ́dọ̀ hẹ̀ntọ́ mi wípé ọ̀ sí pínlẹ̀ fọdúnbọ̀ lánàṣẹ ìdáyà gábà.
1: ọgbọ́tọ̀ mẹ́rin mẹ́tàn ní sí kpọ́dọ̀ hẹ̀ntọ́ pọ̀ sí tán lẹ́ àsunọ́tọ́ ẹ̀bí ẹ̀yìn sí bọ́sọ̀ dùgbẹ́nà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀nu dágbẹ́ ní ọgbọ́tọ̀ mẹ́rin mẹ́tàn ní sí kpọ́dọ̀ rẹ̀ tán pọ̀ sí tán lẹ́ àsunọ́tọ́ ẹ̀bí ẹ̀yìn sí bọ́sọ̀ dùgbẹ́nà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀nu dágbẹ́ ní àjẹ́ kan ló tẹ̀.
2: ọ̀sùn gàṣọ ògòrò pọnà ọlọ́jì lè kàn dàgbẹ́ wẹ́ mílíọ̀ mi ẹ̀rù kàn gbẹ́ nà bó kàn sọ́ tẹnu àsìmítàn isaac iná léyì mọ́lọ́pọ̀ jẹ́ kẹtọ́ kàlùpà fẹ́mi kàn sọ́ mandala kọ́njínì kanji kpọ́dọ̀ rẹ̀ tán mi wí gbọ́ sí pínlẹ̀ fọdúnbọ̀ lánàṣẹ ìdáyà gábà
1: kàn tó. kéèmẹ rẹ sọ mi wo nínú yìí mi tó gbèsè tó ti máa fọ olivier azọgán kpọ́dọ̀ á sì tán lẹ́ kó bìlẹ̀ di kpọ́nù màmá bòtíkì ẹ̀ kpọ́dọ̀ á tán kó vitola kpọ́ èdè sílẹ̀ ogo dán blẹ́ ẹ̀jẹ̀ nà dágbẹ́rì yàn ekpodo vitɔn dana akinajɛ kpɔ bikun ɛyàn debo bonu mama ɔfi ekpodo mayɔ ntsi ɔkpɔ ɛmɛ biyɛn se ekpodo rɛnu itɔnkpo gbɔwezun benjamin ekpodo rɛn tɔnkpo nu se mɔjɛmigunga wɔn elebo elebo severin ekpodo rɛn tɔnkpo debo mimɛ mɛtɛnɛtɛnɛ rɛn sɔmi mɛwɛ nɛnu yɔ mi dogo sɛto mi kadi akisitɔn mi tɔnɛti wi yɔ mi atɔn dire o mama ɔn pɛtɔn liyo nɔ eyinɔ sa wezun kena paji nɔ tsukula ekpɔ vitɔn kpɔ dogo sɛto mi.
2: kẹtọ garupa fẹ kulẹ lẹ kọ abúlé jire asiemetɔ n'o ye tɔsɛ dɛlifinɔ ɛwɛ imawo mɛbɔ eka wa ntɔlɛ si yɔn sangbe wa ye wɛzɔn mi gbɔn koro kɔsan koro wɛ kɛtɛn radio furakɛ ntɛnɛ wa dope kɔtɔn sa de de wa dɔn de miyele jire abɛsi mɛlako remi bokɔsa eye kɛkɛ sɔn tɛrɛtɛ yinɔ kente sa la lagare ye da tɔzɔn na limagbɛ mi togo sɛde kɛkɛ esu afɔtɔ mɔ aka mi gɔtɔ mɔdɔ kɔ ye tobi to ti peru gira orugi dɔ lɛ yɔ mi sɔ hanu te mi be ji hanu kɔ ye mi sɔ ti ma da lɔ akɔnjinu hɛnɛ ye ntɔsɛ tɔn mɔ kurako kuma je bi kule ji eka ko ŋa lɔnu okunu bɔnamatu eye alukan malo sike yɔn bolo alikunyɔn kante yɔn alikunyɔn kante de do peru gira tɔn le ji egosi yɛ jɛ miya tɔn wa tsin emi lɔlɔ ka finu le ji mi kun si wɔn kutɔ an to anɔ debo kɔtɛ dɔ kan yɛrɛsu ye ni kutɔ asɔ tɔn lɛ hɛnɛ ye ka ye sun hagbetɔ ye bi ko yɛrɛ ta diɔ ninsɔ tenu nɔ ye tɛlifinu emi kodo ye mɛ n bɛ nɔ akunfi o ene akunfi gbɛnɛ tɔ ye kukɔ mi bɛ kan to mi fisa nkɔnjɛ mi wi wɔ mi sɔ kan o dugu sɛ mi o kule ji.
1: mama sa
2: mɔdɔkɔ jɛ mi mɛ ka ye mɛ tɛnɛtɛn bolo kuto mi tɔ ye pasɛ daniel garba yɛrɛ to yen sigi kan bolo a kɔnɔna bi lagbaya gbɛrɛ yɔrɔ mi la ko su yɔrɔ yɔrɔ mi la ko kɛtɔ kanu pa fɛrɛ sɛ mi o kuyi.
1: mama zabiye bi yɛrɛ se jɔlɔ bani kani rose kura bɛ ɔkan ne mi adu gbɛlɛ bɔ kpọ́dọ̀ rẹ̀ tó gbé jẹ́ owó tọkọ́lù dé gbági.

0: fi dẹ́dẹ́ àwọn èèyàn tó lọ sún ìlónú péré pọ́n amọ̀rẹ́lẹ̀ wọ́n tọ̀ tómi tọ́ mìnàyí mọ̀ rán sínú sẹ́mijẹ̀ àgbàdọ́ ẹ̀jẹ̀ fi hàn dìbò tó gbé sẹ́dọ̀ mẹ́.
1: ìwà àánú gbẹtọ ẹnà tó gbé mẹ yẹn máa tó gbé mẹ lọ alàmẹ ti pọn o ìbúrò nù ọ̀nù yòówó bẹ̀rọ mẹ́sì ìwà àánú kan bẹ̀rọ mi kú dé o ìbúrò nánà gòlè báyọ̀ ọ̀run bẹ̀rọ kú nà ó.
0: anago ayọ̀ndọ̀ kú nà ó ewé mìíràn kó so máa jẹ pí ẹ pd jm primary express ọ̀nà transat dán ẹnà buhari vitan efremo kpọdọ nọvi ìtàn yàn lẹkọọ bí kpọdọ kó inú ẹmẹ fífínà ìtàn ọ̀nà ìtàn àti ìtàn mọ́tsọ leucadi eyín mati tọ́bẹ̀dì òkúra kó fi yọ mẹ́lẹ́mẹ́lẹ́ jẹ́ mímọ́ ògùn domindomi sẹ́dọ̀ yémẹ eyín àkẹ́sìlónà patrinaire mitan lẹ́yìn kọ́ńtàn sa eyín pd jm primary express tán bọ́wá tẹ́yìn mímẹ ìmẹwò gosi àgọnibó paraku fi mi dogbe sẹdó mẹ wíwá yan tiẹ mi kudo azọ mi tán do tó gan tẹmẹtẹmẹ kò kan do nàwó yọtúbọ nùwà yìí mọ mi dogbe sẹdó mẹ wí bóka dogbe sẹdó azọ akamẹtọ ouvrier mi tán dédé ló imprimer express mi dogbe sẹdó mẹ bi nobi tọ sunukpo yonukpo egosi kutọnu egosi àgọnibó gosi filefile ogbenetọ mẹ bi fi holu yọ mi kò wọn mẹ debo àmàjánu tsanu eye wa fi ne lẹ ye yesu kpọ gege kọtọn eye vi mi tọ sumasẹ ni ko ka ko do ka ko jimi yo mi atan je mi la ko so ma je pier pdg imprimer express ton wa gbo fi do bo se do mi
2: si mi gbe an san ton go ko ran sun ko ya fo ko atun kun lo ko go ton ewe mi de le mi no gudo je pa mi so yi ohun jo ohun ji ro grand popo ton bo in di novice anago justino emi yo mama ti wi yo eyo do mi atan je anago si su vo shop wa son do mo je mi ka do na do se do mi mete mete me re so emi mi me so mi ton yo mi mi me ton ni ha mi yo ina che mi keka na no e tan hosu filomeno mama pati e we mi de mi o titiru to sin ali ton reji so hosu filome pisati we no titi we go so ton mi yo mi o papa isai mo lo po je o main de filome mi ato mi sin pro me to we in buru o khaye to me ton reji mi ga si won dovono florence de boleji na ko kanu no e o kwesi este ntoto ganwe o dovono giselle ranwe to mo ro poje kan kunu afan su charma yemi o asrogo yi mi ngwa si won ati ku emi lo debu o kan ku wa lu kun ke ko tu mi ojo han anu de mi le su wa ya na go sin si ise po asun de se mi
0: kiti lidia o mi atan ji o ruto ko do re bro di me vi vilamiton dadamiton kiti janine e ko wa zo afolon ko tebuton yi e wa imatin to bo midi me de mele jinga kan so mi ta yo mi na dogbe sedo fi mi tan sunupo yunupo ego sin fide fide asi itan gbo asu itan epo bi asuna itan epo fi ayan che yin mama ila rache o mi ko won edebo kodo tanti tanti o meno po debo o meno no sa fo paro depo sin akiome mi dogbe sedo fi eyin len kwa ya bu ton da li ple kon ten carrefour la vie ton lo pola ko fi ori temen temen edo agun e saint maurice oton jira la garde mi ko won medebo mo je mi ga won saji agun ne ton mira dawe se se on mi dogbe sede de suno bo dogbe sede orija ero ago energy do alaga mi dogbe sede elomo madame zevunu epifani on ero transat don bonu dadamito temeteme egosi quarter mo wa yo mo je mi dogbe sede ene madame rosile mama chegun mama isaac yeme biyo mi atan je won asiro gadon ede

0: ránṣẹ́ ní wọ́n ṣe mí jẹ́ àgbàdo iná jẹ́ tí wọ́n dán wọ́n sùn bí bọ́lá ah madọ ni dán ní òfin ọmọ madọ ni madọ ni ojú òfin ẹ̀rọ ya mi pápá ọkọ mi pápá ọkọ mi màmá ọkọ mi bìrì lọ́ yà lọ́mọdọ̀ mọ́ hún ahọ́n bú tó mẹ́wọ́n ẹ jẹ́ tó jí ọ. Àgbàlá yóò nù gbẹ̀ fi rẹ̀ iná jẹ́ ní wọ́n ṣe mí jẹ́ àgbàdo iná jẹ́ tí wọ́n dán wọ́n sùn bí bọ́lá ah madọ ni dán ní òfin ọmọ madọ ni ojú òfin ẹ̀rọ ya mi pápá ọkọ mi pápá ọkọ mi màmá ọkọ mi bìrì lọ́ yà lọ́mọdọ̀ mọ́ hún ahọ́n bú tó mẹ́wọ́n ẹ jẹ́ tó jí ọ. Àgbàlá yóò nù gbẹ̀ fi rẹ̀ iná jẹ́ ní wọ́n ṣe mí jẹ́ àgbàdo iná jẹ́ tí wọ́n dán wọ́n sùn bí bọ́lá ah madọ ni dán ní òfin ọmọ madọ ni ojú òfin ẹ̀rọ ya mi pápá ọkọ mi pápá ọkọ mi màmá ọkọ mi bìrì lọ́ yà lọ́mọdọ̀ mọ́ hún ahọ́n bú tó mẹ́wọ́n ẹ jẹ́ tó jí ọ. Mi mẹ́ makínú ọ̀nukú tó ń bọ̀ sópò tó mẹ́nu kú tó ń bà sópò bí ọ̀kan mi tó ń sọ̀rọ̀ gbẹ́dá kúrẹ́ pa tọ́gán tẹ́mẹtẹ́mẹ́ rẹ̀ pa kó fi wí ọ̀kan mi tó ń mi mẹ́ nukú pé tó yẹ gbẹ́jàgùn katolika ẹ̀yìn ìyàwó ẹ̀ sọ́tán sí àgọ́wọ́n jíròrò bá pẹ̀lú tọ́mí dógbèsẹ́ tó mẹ́ bí akéṣíṣọ́ mi tọ́lé mi pa àpẹẹrẹ bọ́yọ́ jẹ́
1: mẹ́yìn tọ́hún ẹyin sí burú gbẹ̀nà mọ́rọ̀ pọ́jẹ́ ìhẹ̀nù ẹ̀ẹ́ káyé àtọ́jẹ̀fọ́ tọ́hún ìbìkú burú pọ́ra kú fíkà ètò fọ́lẹ́gbẹ̀ tọ́hún mi tó gbé sẹ́lọ̀ mẹ́bìkú yọ ẹwẹ̀ mẹ́ra kó àtọ́jẹ̀fọ́ mi sẹ́lọ̀ lọ sẹ́lọ̀ mẹ́bìkú.
0: Abiola kẹ́ pẹ́ẹ́n kẹ́ bí ọ́ skul tú yọ ẹ̀ lọ́jọ́ ìhàn ẹ̀ náà mi àdùgbẹ́lá mi pẹ́ gbá sí mi tó màmá ń yọ pọ̀ vilẹ́.